mo mu kuro ile kan wa so yen to ya eko temi dagba si o da pupo ile owo ile owo ni awon agba ni se o de ni fe omo iwe gbogbo en du ile ko ni ounje polopolopo awon ajeji ile polopo ni wa lati ilu okere tó ń gbà rìn wá ń bí tán tẹ̀ ń ṣe dáadáa wọ́n ń ṣòwò wọ́n ń lówó ìlú èkó dùn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe ìdàgbàsókè wà nínú ìlú wa èkó yìí ò ní gbogbo èèyàn máa ń dé sí nítorí ọkọ̀ ńláńlá máa ń wà ń bí ẹ̀yìn gbẹ̀tì nílé òwò àwa táwa dẹ̀ jẹ́ ìwé nígbà yẹn wọ́n jẹ́ ká fojú sẹ́kọ̀ọ́ wa gbogbo ìwé tabá fẹ́ lò tó bá ṣe ń kọ fún àwọn òbí rìn